na jokanu era tinlo gbegba owe san iya ton si oko medan bo era e kolomo amo e kolomo kin kan je gbonu ko ro da ho bigbo wi we ton to gbe san mi ton men gbe tole do be bin ka jiro gbegba we e te n ku jiro gbegba na lo wa nko wa e nko tinlo nko wa do ton ko wa nu e ma me le tin ayun e ye ko tinlo kin kan je gbonu gbegba we ton pele ma lo pon ko ro o ko gbegba we ton dale bo ye wagbe ye gojegbe bo ko ran jukwe ton to gbe na to ye me chogan dogbo ohuro ne lo egbe do dogbo ma dogbo da ho de fo gbe tin bo ye ma ko yen to gbegba me ero yin lan to pa gbe to che ton ran mi ji se gba mi dongba mi dongba mo mi dongba to to gbo jerusalem me melele ye no na ko pla dodo ye ma gan se to na ho jukwe ton dongba dongba ne ero mele to kuku ndo na ya je gbonu ma aye do matreso gan wa gume matreso gan wa sisen na de ato ile basi ato de we go bo ato sisen bo to juwe pa ko mele vule ka to ko don bo to kukuma to li mele kuku ne lotu yen do da je gbonu se gba jesu ayen ma jesu eyen do gbe tele to kukuma jesu kristi ka yen ganji ma do yiran don le to kukuma jesu yen ma endo mi ma tin lo ku ran gbe gbo we ton ma endo mi ma tin lo kin kan je gbonu ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ ẹ̀ndọ̀ mi ma ti ló nù mí mọ́ lọ ònú yẹn ohun tuntun lọ ẹ̀ndọ̀ mi ma ti ló kó rán ẹ̀nu gbàdọ́ àyíká gbẹ́tọ́ tọmọdún bí ọkọ mẹ̀dán ẹ̀ndọ̀ mi ma ti ló gbé gbọ́lẹ̀ sọ̀gá dọ̀nyìnàdọ̀ lẹ́wà bọ̀mìnà lọ́mìnà tán jẹ gbónú pàápàá àwọ̀ àmọ́mọ́lò anáwó pàá dọ̀dé nàdó gbólé ohun mẹ́mọ́lò dọ̀ngbà dọ̀ngbà dọ̀ngbà dọ̀ngbà dọ̀ngbà tó jolí sílámù lọ káká yìnàdó gọ́wé bo gọ́wé bo gọ́wé pọ́ tó kú rọ̀ gbé gbọ́ owó tán pọ́ sàn nọ́mẹ́ àgà ayọ́ ẹ̀ alẹ́nu kókó máláàkì máláàkì ẹ̀yẹ́ omi ẹlẹ́tì yìí ti tó nùdé mọ́ yìí ti tó kú rọ̀ nǹkan tán bọ̀ kú rọ̀ gbé gbọ́ owó tán lọ ẹ wá ìmíjí tó gan òmíràn tó dẹ́gbẹ́ ṣègbà òní tó ti lọ gangangan ẹ má yín nàró tó dẹ́gbẹ́ wa mọ́ mẹ́rẹ́fù lẹ́nu tó dẹ́gbẹ́ ma ye ma tẹrẹ siyan òwe wiwe mẹlẹ lẹti yẹn náà tó dẹgbẹ mọ ye ma ti ló nùmí mọ ye ma do vivẹnu ye ma ti ló mẹdẹ kán de vo ayẹ ye ma ti ló vivẹ òní do te lọ tó wa lọlọ ye ma tẹrẹ ti ló ye ma ti ló kọ kúmẹ vẹ kúmẹ nu egbe gbọ owe eti iná nàdó wa ye náà tó dẹgbẹ do nàdó mọdọ mọ emi ti ló o dẹgbẹ ayẹ ẹni ma kpo do lọ nẹ ẹni ma yin ònú vivẹ lọ nẹ ẹni máa ń lóye fẹ́ gbà ó lọ kẹlẹ́rì rọ ẹ ń tí tó gbégbọ́ owó èyí ó omi ọlọ́tò gbẹ sáńtìó mẹ náà mẹnu tó dẹ́gbẹ́ lẹ bẹ̀rẹ̀ inú fọ́ ní òkúlọ́ dọ̀bọ̀nà tó ní òkúlọ́ dọ̀bọ̀tọ̀ fọ́dọ̀ pò òdẹ́gbẹ́ dókúlọ́ dẹ kò dídó kò ìdófò dé kò ìsúsú dé gbọ́n dókúlọ́ wà inú tó dídó mọ ayọ́ ẹ̀ tí ń dó omi ye o me mo gbigbo owe sin kuro lo inu gbo le gbigbo owe mi to dido inu gbo kuro gbigbo owe tan lo na lo lawon da gbe ko lo tan na lo kan azon yin adon la tan gbo na lo fun ochi ole do gbe na lo wa onu ja o susu le anyway jesus basima to mala mika mika otatan mika otatan fo etan chantan afo etan chantan do se gba nugbo nugbo te gbe nugbo tan yẹn tí ń gọ́ná kú rán déètò àyẹ̀mẹ̀ pọ́n rà déètò dé pọ́n èdò yẹn gọ́ná kú rán yìí rọ gbígbọ́ òkúrúnà tán lọ òkúrán gbígbọ́ owó tán yìí baptiste gbígbọ́ owó tán lọ déèmí síndónú kan bó tó kunkun dómẹ̀ déèmí tó mílẹ̀ kẹjẹ yọ̀yọ́ déèmí tó jì kóyọ̀wé pọ́n dọ̀ kú rán ni lọ ẹni mẹ́tẹ̀rẹ́ yọ̀yọ́ tó gbéṣọ gbéṣọ èdò kẹmí sùn gígọ́ bọ̀ àwúrà ò vọ tó wọlé pépónú tò jìlọlẹ pọ mẹ náà débi sán lọ gbọdọ gbígbọ jùwọ ẹtàn pọ yìrọ yìrọ ìyẹn ìyẹn gánà kó rán yìrọ gbígbọ owó ẹtàn pọ wẹdídá tàn pọ pọ ràn wọn pọ nàdó láàrán jacob òsánmẹ jẹ ẹtàn gbọdọ rán israẹli yìrando náà yìrando ẹtàn bí ayọ peter afrin ẹ máa pé ego amọ amọ tó wẹ nínú ṣègbàdé mú gbígbọ oyí ẹ pé gbogbo sọ àríyá ẹ dọ kó tán jẹgbó dọ ó jà gọdọ yìrando ẹtàn bọ̀ yé gbóná peter mẹ́mẹ́ súnlẹ̀ mi ẹ́tẹ̀mínáwà hóorán lọ́ni hóorán dẹ́nu náà mi lọ́ni ẹ̀ lóko òta títan lóko òta títan àfọ́ẹ́tàn fọ̀tàn ẹ̀rọ náà ẹ̀kọ́ ẹ̀ná ìkì kólótó nukú jì kóyàwó tọmẹ̀ ẹ̀rọ àti inú kóorán gbégbọ́ owó ìtàn nùgbó òkúrò náà pọ́nwé gbọ́dọ̀ pọ́nwé kílẹ̀ dì ò mẹ́ fífẹ́ ẹ̀rọ pọ́nwé tó àlùyé fẹ́ jí náà tẹ̀tù.